wọ́n ní bọ́ọ̀lá òṣèré òní ní ojúwe rẹ̀. Ọlẹ́ ní òṣìlẹ̀ dùn bó ni ẹni ọ̀bá ó sun wọ́n. Ìdí àtabalájọ rèé tán fi képè wá wípé ẹja ṣòní dáadáa. Torí pé òní ní júwe ọ̀la ẹni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti fi ṣógíngín bàdé jẹ́. Tẹ́ ẹ ti torí àdá àdá lé ayé tẹ́ ẹ ti fi bọ̀lá yín jẹ́. Ọ̀pọ̀ bọ̀lá rẹ̀ jẹ́ débi wípé ó tún bá tọmọ rẹ̀ jẹ́. Ìdí àtabalájọ rèé tá a fi máa ń sọ fún wa wípé ẹja rò ó ká tó ṣègbésẹ̀. Gbogbo ògbésẹ̀ tá a gbé eléyìí tí ò ní jẹ́ kọ́la wa kó sunwọ̀n ẹ má ṣe já gbé. Ẹ̀tàn láyé o kò sí nǹkan kan nínú ẹ̀. Ọjọ́ tá a bá rí jẹ ọjọ́ tá a bá rí jẹ ẹja gbàpọ̀ lọ́wọ́ bá mi ò kì ní ṣọlá. Ṣùgbọ́n gbogbo ẹni tán bá ti gbójú lóògùn tàbí gbójú lé nǹkan kan. Bá ń sọ fún rú ẹni bẹ́ẹ̀ wípé ọlọ́run ọba mi òkè la tó gbójúlé o. Ọlọ́run ọba mi òkè la tó gbọ́kànlé tí kìí jáni nítàn mọ́. Lówe lówe làálùlù gidigbo ọlọ́gbọ́n ní jo ọmọ̀ràn nísìn yìí mọ́. Kódà bọ́ ọba rẹni tó mewé já tó rẹni tó mewò gbò wà. Bọ́n bá jáwé tán tí wọ́n wegbò tán wọ́n á ní ọlọ́run ọba mi òkè bá wa fàṣẹ sí. Tó túmọ̀ sí wípé àṣì ò sí kinní kankan tó tún kọjọ́ ọlọ́run ọba mi òkè. Jálajàlá lùkà. Ọ̀rẹ́ wa kú ó ń di ìdò erémọdé lásán ni. Ẹjẹ́ máa fàwọn gbólóhùn yẹn kí n fi máa kí yín pẹ́ tó káàbọ̀ sórí ètò lágbo fàájì nírọ̀lẹ́ títún ní. Ètò tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mọ náírà. Ẹ ti mọ̀ wípé kò síbànújẹ́ fẹ́ni téyìn rẹ̀ bá ta síta lórí ìkànnì yìí. Ìdùnnú àtayọ̀ ní ti wà lọ́jọ́ gbogbo. Ẹ kú lé o.